ẹni bá tọrọ mi tán èmi yé ń dirọ bẹ jí mi kóró túgbẹ jí mi lọbọ mi kóró àgbà pé jí ló kóró kó mi tán mi yàrá gbàsá dán lọ rán lọ ẹ wíwẹ lọbọ náà bẹ jí náà zan tí wọn láti lọ kó mi kó mi náà jẹjí ló èdè olè ní débò bó náà bẹ jí ìjẹ kan èyí ò dandandan àrùn náà fínẹ àyè jẹtọ ní wàdí náà fínẹ dandandan bá yọrọ náà jẹtọ wọn tí wọn lọ gbé ja yẹ ra sẹwọn tẹpọ lọ sọ tótó jẹ ló náà lọ tó iná wọn bọ mi tẹ nu wà lè nǹkan tán lọ mi náà bẹ jí mi ní gbọ lọ lúwẹ ọpẹ de lọ jẹ dẹ ọpẹ de lọ wà mí dé mẹ pẹ de wọn tí wọn lọ bẹ jí kúta mi náà tó ń sinú sí.

Aki gbogbo eyin eyan wa nile loko lodo lona ipe eku tita tile ko si wa lati ojule se wa radio topa 104.3 FM ta fi kale si gbogbanu nje akoko to ti e ma gbo akojopo iroyin tinu ose ti o npari lo yi gbogbo apatapata eya wa leti yin fun awon iseju ti a fi fi awon iroyin na to yin leti e ba farabale lati gbo ikori iroyin na ninu iroyin ti ojo oni e ma gbo nipa pe awon asoju orile ede ti kowe lati da eto ajosepo tuntun sile bakan na ni won se won gbe ese le sena won yo gbe akotun sena joko ni orile ede wa Benin ayeye ayajo june de competence ni agbaye bakan na ni atunse ileri awon minister ni kutonu are orile ede wa se abewo lo si Ethiopia ere idaraya fun awon akeko ku constitutionnel o se idanileko lori abajade ibo are ilu ti o koja etun ma gbo nipa pe idanileko awon obirin ni seseyi Benin o waye ni ipari ayeye ayajo ominira orile ede France waye ninu ose na ti o pari je aki gbogbo eyin eyan wa nile loko lodo lona ipe eku tite tile ko si wa lati ojule se wa radio topa 104.3 FM ta fi kale si gbanu e ba farabale lati gbo awon iroyin na te gbo ikori e lekun rere lati enu oniroyin yin fatan masia ti nidi ero lohun iya afin wa sebastian yawede uni o je ke gbo mi bo ti to ati bi o ti yo ye agomokan lalu o koja iseju merin lodo ti wa nibi awon asoju orile ede ti kowe lati da eto ajosepo tuntun sile awon asoju orile ede bi metala ti se alaye ohun ti won fe lati se pelu orile ede wa Benin eni kokan won ni won kowe ohun ti won fe gbese fun ijoba nibi ipade ti won se ni orile ede wa Benin ni marina ni ojo eti ti o koja ni eleyi waye ohun ti won fi siwaju oro won ni bi eto ajosepo won pelu orile ede wa Benin ti wulo to ati ife inu rere won fun eto ajoseku ti a mo si technique culturelle et sécurité ti bo ti po to gege bi Mupiola Adeola Ibrahim ti so pe Nigeria yo se ti o si ti se igbese re ninu ife inu rere re lati si awon ile ise eto ajo sepo eyi ti Nigeria pinu lati si pelu inu rere pe ohun ni orile ede re yan gege bi asoju nibi eto na ni orile ede wa kutonu asoju Royaume Uni Benin Dr. Robert Jean Marshall ninu eto re fi idagbasoke eto ajoseku fi se pataki eto gbigba ori pasiparo eto okowo ati bebe lo pelu awon eleto orile ede mejeji nje ta ba ku nbe a ma je ke gbo nipa pe won gbe ese le sena iko eleto ibo communication electoral national autonome ti won da pe ni sena eyi ti o ma n se amojuto eto ibo didi ni won gbe ese le fun igba die eto na waye nibi ipade eyi ti won pe ni plenaire ti won se ni ojo eti ti o koja nibi ijoko igbimo na ki se pe won fe se be fagile igbimo ilu patapata fun igba die ni ki won to tun fi ese igbimo pataki rinle gege bi eni ti won pe ni Ordain Aladati alaga igbimo na ti so ninu oro re ti o so ki se eto ti yo ma wa titi lo ohun itan ni ki se titi lo ni yo fi ma se kini ni yo fi ma bebe bi o se pe fun igba die eku etile ko gbogbo eyin eyan wa won yo gbe akotun sena joko ni orile ede wa Benin ni ogbon ojo osu yi ti se osu keje odun ni Benin yo se akotun igbese tuntun fi tesiwaju ninu itan igbese aye re
pẹ̀lú ètò tuntun tí a mọ̀ sí ayẹyẹ ìṣíde ètò sena ní ọjọ́ ẹtì tí ó kọjá ní ìkéde náà wáyé láti ẹnu alága ìgbìmọ̀ tí a mọ̀ sí assemblée nationale joseph jogbenu níbi ìpàdé kan tí a mọ̀ sí séance plénière ni joseph jogbenu alága ìgbìmọ̀ asòfin ti mẹ́nuba ọ̀rọ̀ náà tí a fi tòyín létí tí ó fi ṣe àfikún architecture ní ìgbìmọ̀ asòfin gẹ́gẹ́ bí ètò kejì deuxième chambre ní ẹgbẹ́ ìgbìmọ̀ asòfin ni eléyìí ń kọ́ ló ti wáyé ní àníkàfító gbogbo ẹ̀yìn èèyàn wa létí tí a bá kún bẹ́ẹ̀ ń kọ́ ẹ máa gbọ́ nípa ayẹyẹ àyájọ́ journée de compétence ní àgbáyé wọ́n ṣe ayẹyẹ àyájọ́ tí a mọ̀ sí compétence de jeunes èyí tí àwọn nations unies dá sílẹ̀ ní 2014 fún àǹfààní àwọn ọ̀dọ́ láti fún wọn ní agbára èyí tí wọ́n ń dàpè ní compétence technique professionnelle et numérique gẹ́gẹ́ bí wọ́n ti ṣe kíni bí wọ́n ti ń pè é. Àtúnṣe ìlérí àwọn mínísítà ní kútọ́nù. Àwọn mínísítà elétò ilẹ̀ òkèrè ti ilẹ̀ áfíríkà tún ìlérí wọn ṣe láti sọ ilẹ̀ áfíríkà atlantic di ibùgbé àlàáfíà di ibùgbé pàtàkì gẹ́gẹ́ bí wọ́n ti sọ níbi ìpàdé tí wọ́n ṣe ní kútọ́nù. Ohun tí wọ́n ṣe níbi ìpàdé náà nìyẹn. Wọ́n ṣe ìlérí ìfẹ́ inú rere wọn láti sọ gbẹ́gbẹ́lẹ̀ náà di ibi ààbò etí òkun tí a mọ̀ sí corridor logistique vert di pàṣípàrọ̀ àwọn ìlànà fún wúọ̀rọ̀ tó so àwọn gbẹ́gbẹ́lẹ̀ pọ̀ àti ìlọsíwájú ẹlẹ́mìí gúngùn. Ìkéde yìí ló ṣe ètò àlàáfíà ló sọ di pàtàkì fún ìdàgbàsókè ẹlẹ́mìí gúngùn ní ìṣọ̀kan pẹ̀lú ètò tí wọ́n ti ṣe fún 2063 tó jẹ́ ti ìṣọ̀kan ilẹ̀ áfíríkà àti ti ìdàgbàsókè wọn ní àpapọ̀. Nípa ètò fífi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ elétò òṣèlú ti ààbò etí òkun àwọn mínísítà ti pinnu láti fi ọwọ́ sowọ́pọ̀ nínú ètò pàṣípàrọ̀ ọ̀rọ̀ wọn àti ti iṣẹ́ àjọṣepọ̀ wọn láti gbógun ti ohun tí a mọ̀ sí piraterie àti pêche illicite àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkéde kan náà tí àwọn mínísítà ṣe ní kútọ́nù ni a fi sàmì ètò àjẹṣẹ́kù économie bleue àti ti corridor logistique vert. Àwọn mínísítà dá iṣẹ́ náà mọ̀ nínú àyípadà ètò àjẹṣẹ́kù àkókò atlantic àwọn ará áfíríkà. Ǹjẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn wáyé pé ẹ kú etíléko látòjúléṣẹ́ wa rádíò tọ́pá. À ń tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa. Ààrẹ orílẹ̀-èdè wa ṣe ìrìnàjò lọ sí Ethiopia. Ààrẹ orílẹ̀-èdè wa Benin ṣe ìrìnàjò lọ sí Addis Ababa ní ilẹ̀ Ethiopia ní ọjọ́ Ajé ní ìrìnàjò yìí wáyé èyí tí ń ṣe ìrìnàjò tí iṣẹ́ ṣíṣe pẹ̀lú orílẹ̀-èdè náà. Ìrìnàjò yìí wáyé láti lè fi ṣiṣẹ́ pọ̀ fi mọ ọ̀nà tí wọ́n lè jíjọ gbà fi mójútó ètò nípa àjẹṣẹ́kù ìlú wọn ọ̀rọ̀ nípa ilé iṣẹ́ àti fífi agbára fi kún ètò àjẹṣẹ́kù wọn kó fi ní ẹsẹ̀ nílẹ̀ gbọin gbọin níbi ààyè ọkọ̀ òfurufú wọn tí a mọ̀ sí aéroport international bole ni wọ́n ti gba àlejò rẹ̀ wọ ìlú náà. Ẹni tí ń ṣe igbákejì mínísítà tí ó mójútó ilẹ̀ Ethiopia vice premier ministre Ethiopia ni ó gba àlejò rẹ̀. Àwọn méjèèjì jíjọ fikùn lukùn fi oríkorí sọ àwọn ọ̀rọ̀ tí ó kan ìlú àwọn méjèèjì. Wọ́n mẹ́nuba àwọn ohun tuntun tí wọ́n lè gbéṣe fún ìlọsíwájú àjọṣepọ̀ tí ń bẹ láàrin wọn. Wọ́n sọ̀rọ̀ nípa àjẹṣẹ́kù ìlú méjèèjì àti àjọṣepọ̀ wọn. Ní àkókò àyẹ̀wò yìí ààrẹ Rumi Adewale yìí mẹ́nuba díẹ̀ nínú àwọn ọgbọ́n tí Benin ní nípa àtúnṣe ètò àjẹṣẹ́kù wa. Ǹjẹ́ gbogbo wa pátápátá a kú etíléko. Eré ìdárayá fún àwọn akẹ́kọ̀ọ́. Eré ìdárayá fún àwọn ọmọ ilé ìwé ní jákèjádò àwọn ìpínlẹ̀ wa. Mínísítà tí ó mójútó ètò eré ìdárayá
ti eyi ti o kan awon eniyan ni o fi ohun sile pe ki eto ere idaraya abajade elekefa ki o waye ni Grand Popo laarin ose kan 1,100 niyen o odin die awon omo ile iwe athlete ti won wa lati ipinle mejila ni won fi gagbaga ninu awon ohun marun ototo ti ere idaraya awon eto sise na ni football handball volleyball basketball ati awon ere ti o kan ki a ma fo soke sare ti a mo si athlete Benoit Dato, minister ti o mójútó ere idaraya o sọ̀rọ̀ ní oríṣiríṣi nípa eléyìí ètò tuntun yìí fún àwọn ọ̀dọ́ oríṣiríṣi ní àǹfààní láti lè kópa nínú àwọn oríṣiríṣi ere idaraya wọ̀nyí fún àgbéga ìlọsíwájú yìí ẹ̀yẹn ni ere idaraya wọ̀nyí ní ṣíṣe pẹ̀lú àwọn ìpínlẹ̀ tí ó kù Balẹ̀ ìlú Grand Popo ó kún fún ìdùnnú àti ayọ̀ fún yíyàn tí wọ́n yan agbègbè òun fún ètò yìí tí wọ́n ṣe. Ó ṣe àlàyé pé òun yóò gbìyànjú tí gbogbo àwọn ènìyàn tí wọ́n wá sí ibi ṣíṣe yìí yóò fi ní ìtẹ́lọ́rùn tí gbogbo àwọn nǹkan yóò sì lọ déédé. Ètò fífi ìgagbága yìí Office Beninoir de Sports Scolaire e Université tó ń pè ní OPSU ni ó ṣe agbátẹrù rẹ ni ó ṣe ètò náà njẹ kí gbogbo wa pé ẹkú etíleko à ń tẹ síwájú a máa ṣe lálàyé fún wa pé kú constitutionnel ṣe ìdánilẹkọọ lórí ìbò ààrẹ ìlú tí ó kọjá ojú ilé iṣẹ tí ó máa ń mójútó ètò ìbò ní orílẹ̀ èdè wa benin kú constitutionnel ó ṣe àbájáde nípa ọ̀rọ̀ ìbò ààrẹ ìlú tí ó wáyé nínú oṣù kẹta ọdún yìí tí ń ṣe ọdún 2026 níbi ètò ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe láti fi lè mọ bí wọ́n ti ṣe iṣẹ́ sí ní àkókò ìbò ààrẹ ìlú tí ó kọjá ní ọjọ́ ajé tí ó kọjá ní eléyìí wáyé ní hotel millennium popo beach ti grand popo lábẹ́ àṣẹ igbákejì alága kú constitutionnel ní eléyìí ti wáyé wọ́n rorí wò sórí àwọn ohun tí wọ́n ṣe tí ó dára àti bí ó ti kù kí ó sí wọ́n ṣe ohun tí òyìnbó ń pè ní bílà àwọn ohun tí wọ́n ṣe nígbà ìbò ààrẹ ìlú ọdún 2026 àwọn ohun tí ó ṣe déédé àti àwọn ohun tí ó kù díẹ̀ kí ààtó wọ́n sì wá ọ̀nà àbáyọ tí wọn yóò fi lè ṣe àtúnṣe fún ìlọsíwájú àwọn olùdámọ̀ràn àwọn ọ̀gálọ́gá àwọn alátìlẹ́yìn nínú ètò òfin àwọn tí wọ́n máa ń mú ọ̀rọ̀ wá arọ́pò wọn gbogbo wọn ni wọn kópa nínú ètò yìí tí a ṣe àlàyé rẹ ǹjẹ́ a tún kí wa lẹ́kọ̀ọ́ sí pé ẹkú etíleko ìdánilẹ́kọ̀ọ́ àwọn obìnrin ní sẹ́sẹ́ yìí bè devienne une femme qui bâtit et impacte ta génération identité guérison vision et influence èyí ni àkọlé tí wọ́n yàn fún ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe tí wọ́n pè ní weekend the farm kí baptist tí wọ́n ṣe ní palais de congrès ti kú tọnu nínú ọ̀sẹ̀ tí ó kọjá ìdánilẹ́kọ̀ọ́ yìí wáyé láti lè fi agbára kún agbára fún àwọn obìnrin aṣíwájú yẹn ni àwọn obìnrin tá à ń pè ní leadership láti lè jẹ́ kí ìmọ̀ wọn kún sí i kí ọgbọ́n wọn tí wọ́n ní lè ní ìlọsíwájú kí wọ́n tó ara wọn nínú ìmọ̀ tí wọ́n ní ètò yìí mú kí CS academy pẹ̀lú àjọṣepọ̀ chambre de commerce et d'industrie kópa pẹ̀lú wọn dotto amelevi jacqueline sopoli ni olùtànkálẹ̀ ètò yìí ó sọ̀rọ̀ sórí ètò yìí kó àwọn ọ̀jọ̀gbọ́n tí wọ́n ń pè ní salarié entrepreneur àti àwọn ọmọ àwọn ọ̀mọ̀wé wọ́n ní ìbéèrè nípa leadership dídáwà nínú èrò ọkàn wíwà fún ara ẹni àti ṣíṣe ohun tí ó hun ni gbogbo eléwọ̀n yìí ni wọ́n gbéyàwó pẹ̀lú àwọn obìnrin wọ̀nyí níbi ìdánilẹ́kọ̀ọ́ yìí tí
wọn ti ṣe ni ọ̀rọ̀ ń fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ níbẹ̀. Àwọn aṣíwájú nínú ètò yìí fi òǹtẹ̀tẹ̀ ọ̀rọ̀ nípa àlàáfíà ọkàn àti mímú èrò ọkàn wá sí ṣíṣe. Ní àkókò fífi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ ní ọjọ́ àkọ́kọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ètò yìí, wọ́n tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ yìí ẹ̀sán akademi pé kí wọ́n ṣe ètò tí wọn yóò fi máa kọ́ ara wọn lọ́gbọ́n, tí wọn yóò fi máa fi ọ̀rọ̀ jomi toro ọ̀rọ̀ lára wọn. Ǹjẹ́ ní ìkẹyìn, a máa sọ fún wa pé ayẹyẹ àyájọ́ òmìnira orílẹ̀ èdè France ńkọ́ ó wáyé. Ní ọjọ́ kẹrìnlá oṣù keje ọdún yìí ni ayẹyẹ àyájọ́ òmìnira orílẹ̀ èdè France wáyé. Ayẹyẹ yìí ó papọ̀ pẹ̀lú ayẹyẹ tí a mọ̀ sí Bastille àti ti àpapọ̀ ayẹyẹ èyí tí a mọ̀ sí gbígbé pọ̀. Ayẹyẹ 14 juillet nílùú France yìí, ètò ìbílẹ̀ àti ìwọ́de láti ọ̀dọ̀ àwọn tí a mọ̀ sí àwọn ológun ni wọ́n fi sàmì rẹ̀. Ètò yìí ń tẹ̀síwájú títí di ìrọ̀lẹ́ níbi tí wọ́n ti jẹ tí wọ́n sì ti mu. Ní ìkẹyìn ńkọ́, wọ́n wá ṣe kíni, wọ́n fi ìbọn ọdún, wọ́n fi parí gbogbo ètò náà. Kí Ọlọ́run ọba Elédùmarè kó wà pẹ̀lú wa, kó jẹ́ kí wọ́n ṣe ọ̀pọ̀lọpọ̀ eléyìí láyé àti láyé rere. Kò ní jù báyìí lọ nínú àwọn ìròyìn tí ọjọ́ ti tòní ta mú wá fún yín. Tẹ̀tí ń gbọ́ láti ẹnu Fátàn Màsíà nídìí ẹ̀rọ Ọlọ́run kọ. Ìyá ààfin Sebastian Yawédéhùn ni ó wà ń bẹ̀. Láìpẹ́ láì jìnà àwọn ìkéde tó wà ń bí a máa fi wọ́n tó yín létí.

Aki gbogbo ẹ̀yin èèyàn wa pé ẹ kú etílé kú ẹ kú jímọ̀ tòní àṣepúpọ̀ rẹ̀ láyé láyé rere. Ẹ bá fara balẹ̀ láti gbọ́ àwọn ìkéde tí ó wà ní ìkàwọ́ wa níbí báyìí. Ìkéde yìí jẹ́ ìkéde kan tí ó ń sọ̀rọ̀ sórí àwọn òfin ojú ọ̀nà tí wọ́n gbé jáde fún àwọn tó jẹ́ pé wọ́n máa ń wa mọ́tò àbí kẹ̀kẹ́ lérí ọ̀nà. Wọ́n ṣe eléyìí ní ọjọ́ kẹwàá oṣù keje tí a wà ní inú èyí tí mínísítà tí ó wà ní ẹ̀yìn alága tí ó mójútó ọ̀rọ̀ ìlú àti abẹ́lé pẹ̀lú ààbò ìlú tọ́ni ká máa fi tó wa létí wípé nípa ọ̀rọ̀ tí wọ́n máa ń gbé jáde lérí ọ̀rọ̀ ààbò ojú ọ̀nà eléyìí jẹ́ tó kan àwọn ẹni tí wọ́n máa ń wakọ̀ lójú ọ̀nà wípé ó dára ó sì wọ̀n pé ẹnikẹ́ni tó bá gbọ́kọ̀ sọ́nà ó gbọ́dọ̀ mọ̀ bí ó ṣe lè wa ọkọ̀ náà àwọn nǹkan tó yẹ kó mọ̀ bí ó ṣe wa ọkọ̀ wọ́n ṣe lálàyé wípé gbogbo ẹ̀yin ọmọ ìlú pátápátá kó yé yín àti àwọn ẹni tí wọ́n máa ń lo ojú ọ̀nà pé fún ààbò tó péye tó dára tí kò ní sí pé ìjàm̀bá ṣẹlẹ̀ ńkọ́ wọ́n ṣe lálàyé ípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá gbọ́kọ̀ sọ́nà tẹ́ ẹ̀ ń wọkọ̀ tẹ́ ẹ bá fẹ́ wakọ̀ ọwọ́ ọ̀tún yín lẹ fẹ́ wà tẹ́ ẹ fẹ́ wa ọkọ̀ yín èyí ó lè fún yín ní àlàáfíà àti ààbò tí ó péye lérí ọ̀nà ńgbà tẹ́ ẹ bá ń wa ọkọ̀ ọ̀nà tó dára kẹgbà tẹ́ ẹ bá ti wà lérí ọwọ́ yín ẹlòmíì tó wà lẹ́yìn yín kò ní sí wípé ó ń ṣìnà àbí ó ń kóbá yín mínísítà yìí ń ṣe lálàyé wọ́n ń tẹ̀ ẹ́ mọ́ yín létí wípé yàtọ̀ sí wípé ẹ fẹ́ fi ẹni tó wà níwájú yín sílẹ̀ tẹ fẹ́ fi bọ́ síwájú ẹ fẹ́ yà á lẹ̀ kẹ bọ́ síwájú lẹ lè wò ó bóyá àyè wà lọ́wọ́ ọ̀tún àbí lọ́wọ́ òsì kẹgbàbẹ̀ láti lè kọjẹ́ wà níwájú ẹ̀ ìgbà yẹn gan lẹ lè gba ọwọ́ òsì àbí ọwọ́ ọ̀tún láti fi lè fi onítọ̀hún sílẹ̀ ǹjẹ́ wọ́n ṣe lálàyé wípé àwọn tí a mọ̀ sí ọlọ́pàá pòlísà tí wọ́n mójútó eré ọ̀nà tó ń sọ̀rọ̀ yìí wọ́n sọ fún yín pé kó ní kálukú kó gbọ́ ní gbogbo ìpínlẹ̀ tá a wà yìí wípé tá a bá fẹ́ wakọ̀ eré ọwọ́ ọ̀tún ni a fẹ́ wà ǹjẹ́ wọ́n ṣe lálàyé wípé ó dára ó sunwọ̀n ààbò yín lérí ọ̀nà tiyín ni tí ẹ bá sì ń wò ó tẹ̀ ń ṣe yóò fi dára fún ẹni tó jẹ́ ẹnì kejì yín tẹjọ wà lérí ọ̀nà tẹ̀ ń wakọ̀ ǹjẹ́ ìkéde yìí kan gbogbo ẹ̀yin èèyàn tẹ fẹ́ gbé ọkọ̀ sọ́nà ipẹ́ ẹ fẹ́ wakọ̀ ó dára tá a bá gbọ́ tá a bá sì gbọ́ kò sí ní tó dára níbẹ̀ kò ní jù báyìí lọ lórí ìròyìn àti ìkéde láìpẹ́ láì jìnà ẹ máa bá mi pàdé pẹ̀lú àwọn àfáà mi.

ẹni ikú rí ni fún aya tí ọkọ ẹ bá mọ rírì kọlọ́hún kó jẹ́ kí ti gbogbo amọ̀ rírì ẹ ndọ́ndọ́ mẹ́tẹ́lẹ́ ẹ̀bùrọ̀ asalaamu aleikum wa rahmatulahi wa barakatu onuwiwa mi tan egbe tan ọdẹ mi kò búrò dá ẹlọ́ ẹ̀mí náà lótó omi dọ̀ndọ́ afa pàṣẹ kpọ́dọ̀ kó akẹ́nu mukhtar kpọ́dọ̀ dàgbẹ́ náà ìlú púrọ̀pọ̀ mímẹ́ bí sèse tán dèmi ló tẹ́pọ́n gbóná ṣe wá sígbọ̀n gbóná yígbọ̀n mi kẹ́kẹ́rẹ́ mi zébùdó àgbẹ̀zámi tán sínú náà.